ẹnà hotan tómitọ́mi àtàn ọjọ́ sọ síbi gbé wáyé ọ̀yẹ́ mẹ́ẹ̀yẹ́ wẹ̀ ọ̀ dọ́mi ní kílẹ̀ wádìí jí wẹ́sà ìtàn mi gbọ̀n fi mo dó jí wẹ́sà gbèsè tó yé mẹ́ẹ̀yìn dọ́mi ní kílẹ̀ bọ̀mí tún wẹ́ pọ̀ mi má tún ẹbí wípó dominic apákyẹmẹ dominic apákyẹmẹ mi tó pépé gbèsè tó sọ ẹni wáyé mo rò pọ̀ jẹ́ dominic ahimbori sùlọ mi tó pépé gbèsè dé ẹkọ mi àkúrọ zangbe ọ yé mi ká ń yẹwò amú lẹwọ ìwé ìròjì wọn náà ìtọ́ lúwẹ̀ amú èmi tó epo amú kánusú mẹ́ràkọ amú kánusú mẹ́sì gan ẹ̀rọ àzọ̀ ẹ̀kọ́ bíbí tẹ́ ẹ̀ àlùbáríkà tán ẹ̀yọ mi tó pépé gbèsè dídọ́jìlẹ̀ ẹ̀kọ́ mẹ́rin ọ̀hún ẹ̀rẹ́nu ẹ̀rán sẹ́ ọ̀húhù ga tó ọdún ẹ̀ndọ́mi àbí gan dé yẹwé èmi tún bẹyìn lóran ẹ lóran àtẹpọ èmi lóran àtẹpọ kútó pépé wọn tó ìmọdò pọ jẹ lóran àgòrí àgó mi tó pépé sẹdó òkúyẹsú ẹkọ mẹtí yọmi àtúndọjílé mi ló àzán àfọdé kónukú ebúlọ ẹdò kó yọmọ àzán fọdé kónukú ẹnẹbúlọ ẹmí lérò kó eyín kó àfọ ó kó àtọnukú ló pọ gọ tó mẹrin epo nuko die mi na blo azan o canton quaton azan canton quaton epo din aflo ani epra pe we epin rogudo eru gairo nuko e hun epin to nuko e mi ko dinza e mi ko khodo gudo din eru gairo nuko e ma ogbe oto ni na su to yen po epo borun mi khozere wi afo ye bondo mi jile nuwe mi le khodo khoya me ndele mi fo teru khoya me temetemere yo bi khuni jejo nu mi beno mi kai o fezan sin an pa ko yomi atundojile e rome ero akuno zan gbe yin we boro azan tene go yin we fa we yin fa e bo fa bi to mi sunday bu boda wa o ene mo ina jejiro mi bo mi na we agban na mi le din alo indojile ko de mi do mi do ma toto kunde we ma mi bona mi bana yi do alo me ene mi blonde bu ko de yin akuno zan gbe azan tene go e o fa we yin fa nu e kono fa o so teni gbe jawe o mejo e mejo le suro azan dagbe taun we ba mi so le subo bro ndire jo ene on abi to mi aye mi dion mi so azan ene bo ito mena on ena yon e rome azan ton we ta ta gbe o e we azan we ropo go yin we na imeku e azan dagbe debu wa azan gagbe o kana mejo le su bo mi amro jile endo jile gbro magbon fo a ene on sun na dibra wachi sun na wachi o yon zangbe yo e kana imeku meku o yon zangye yon desu bo akho zangbe nan bo dewe na yon o vodun vodun a zandagbe desu we bo ka yon a zandagbe o mire yon mi an sado wane dan a mosibi be yo e yon zon a zon a zangye yon ne ki bo akuno zangbe na yon zan foton nukun luku go e suwe me mire ton yon vo bo vo vo nwe kono vo mi son de bondo jile mi waru a zangye jijen wa yon mi kana mo o dagbe ton ganji ina inu bona kwenu domia khoto to mi to o gan aize nu ku e konu kwa ton ra ho to me mi ne bo kwa fo ro ha ho sa ton kleun kwe chobona le wre kwa ho sa

0: Merci, merci.
1: Tẹ́mẹ́tẹ́mẹ́ èmi tó ké sí bọ́dà dùgbẹ́ náà àló bọ́dà tó gbénu sọ̀rẹ́ bẹ́tọ́ mi tọ́lẹ̀ dàkúnú sàgbé éjàé gáwé méjẹ̀ gẹ́nẹ́mẹ̀ lòkúdọ́nù wẹ̀kẹ́tẹ̀mítọ̀ rádíò fraternité yédíé nukọ́.

0: mẹ́rin o 44 jẹ́ bí ọ̀pẹ́wé kọ́ ọ̀họ́tàn.
1: Mi o gbónú ẹ̀ dáwánú.
0: Afufu ọjẹ́ wá ìwọ̀ náà fi ọjẹ́ ń gbé tó mi ní yẹ́mẹ̀.
1: Àgọ́ iná tó rẹ̀.
0: Dìtẹ́ gọ́ iná dìtẹ́.
1: Àgọ́ iná fún ṣàlọ̀ fún ọ̀lù ìsìlámù rẹ̀.
0: Ẹ yà sọ mí.
1: Ok tó mẹ́rin tó jẹ èdè sí ìlú ní ọ̀sán sọ́dún lẹ́ ọ afọ́tọ́nukún wẹ̀wẹ̀. Bọ̀ wẹ́ni yín kolo ní française.
0: Yon, ma ka ewe ya? Eyo, mba alwa,
1: Ok, o, me nan du to legba, eno, akbo yi tuwe tuwe liye yi, akbo yi tuwe liye yi.
0: Akbo yi tuwe liye yi, tuwe bo yi?
1: Yi tuwe. O, de, o,
0: akbo yi. Mon baraniye, a de bo rejimo.
1: O, kwekwe che yo, kwekwe tin che yo, nan si sen dagbe.
0: Eyo.
2: O, vi lo moto.
0: 0144 70 44 44 45 86 00 00

0: La fréquence d'une vie. Fraternité FM.
1: Fraternité FM, la plage publicitaire.
2: Àwọn ìdọ̀tí lórí títì ní ọjà ní ojúlé ẹ̀kọ́ gbogbo àwọn ará ìlú paraku ìmọ́tótó ìlú bẹ̀rẹ̀ lórí ìgbésẹ̀ kékeré kan a ó gbẹ́dùn sọ àwọn ìdọ̀tí sílẹ̀ àbí lórí àwọn títì àbí ní àwọn ọjà àbí ní àwọn ojúlé ẹ̀kọ́ ọ̀kan lára àwọn ọ̀rá tí a sọ sílẹ̀ ní ọjọ́ ìní lè dí àwọn ọkọ́ta wa ní ọjọ́ ọ̀la tó sì lè fa àwọn yàmùyàmú tí yóò fa àwọn àrùn lọ́pọ̀lọpọ̀ lọpọ̀ láti oṣù kẹrin ọdún 2024 iléeṣẹ́ tí ń mójútó kíkọ́ àwọn ìdọ̀tí ta mọ̀ sí SJDS ti wà ní ẹ̀bá wa láti fún wa ní ìdánilójú lórí kíkọ́ àwọn ìdọ̀tí